0: e caro e caso e cale lati gbogbo bi te tin gbo wa on Yoruba language program on 4EB radio awon lotu te gbadun jujuju o lotu ola
1: e caro e caso e cale o salafia la ba gbogbo le o
0: alafia ni alafia ni ati olotu wa idan se yi
2: ele o e karo e kaso e kale o se dada la bayin o e ka bo sori eto
0: e se ati olotu yin kosh
2: ele o olotu kosh o
1: e ku ojo meta o
0: ojo kan pelu ojo kan pelu abi
1: se gbogbo en jump o
2: o fo soke
0: and try and try o ti n gbona die die la bedouwe yon la agon.
1: Ise le se o.
2: Aso bora.
0: Ile ise aso bora edo.
2: Eni la bedouwe mu den la be aso bora. Abi.
1: Mi se aso no.
0: Mi se si la be abo.
2: Mo ma ranti awon abi abo.
1: Ise mo ibi to ti n bo.
2: Oye onikaluku.
1: Oye onikaluku.
0: Oye onikaluku.
1: Nígbà tó ti sọ pé o ti ń gbóná díẹ̀ díẹ̀.
0: O ti ń gbóná díẹ̀ díẹ̀.
1: Yóò da.
2: Di dandan.
0: Yóò ṣá láti give up to Caesar. What is Caesar?
2: Kí ẹ níbi tí abẹ́ àbò.
0: O ṣe pàtàkì kí ọ wá lọ fún odogun nìkan tó jẹ́ ti Caesar àbí kí ọ lọ fún iṣẹ́ nìkan tó jẹ́ ti Caesar.
2: Kí ọ fún oníkálukú nìkan tó tọ́ sí wọn.
1: Oh well and good.
0: Oh well and good. Ẹ pẹ̀lẹ́ kí la ní fáwọn èèyàn wa léni.
1: Oríṣiríṣi nǹkan ló wà léni o.
0: Ẹjẹ́ ká
1: a ní nípa oúnjẹ, a ní nípa àwọn gbólóhùn ọ̀rọ̀, a dẹ̀ ní nípa ohun èlò orin, oríṣiríṣi, a dẹ̀ tún ní tàwọn àwọn tó ń ṣe onígbọ̀wọ́ wa, tó ń jẹ́ kẹ́ ẹ gbọ́ wa dáadáa.
0: Àwọn tán ti wà lẹ́yìn. Àti àwọn letters tẹ máa ń kọ sí wa. Òun náà wà nílẹ̀.
2: Bẹ́ẹ̀ni. Àwọn ìwé tẹ fi ránṣẹ́ sí wa.
0: Mo rí kan tó ń sọ̀rọ̀ nípa pé ṣé ìlú Australia ni ọmọ Yorùbá máa rìtáyà sí àbí yàn padà lọ ìgbára òkè àbí Jẹ̀ṣà àbí ibi tẹ́nìyẹn ti ṣí wá.
2: Àbíṣe tó máa fẹ̀yìn tì.
1: Tí tó máa pa tó máa ti pa tó máa ti ń dàgbà tó máa tẹ̀sí wọ́n ti fẹ́ parí iṣẹ́. Ṣé ṣe kí wọ́n padà sílé.
0: Kí kan padà sílé.
1: Àbí kan dúró sí Australia.
0: Kan tún máa jẹ discrimination ní ìdíje nínú. Kì í ṣe pé discrimination wà ní Australia. Ìkan tẹ́ni ẹ̀ kọ sí lẹ́tà ni ẹ̀. Ẹ kì í ti ṣe pé kan tún débẹ̀ kan sọ kán wa mẹ́ta ludo. O tún wá sọ pé no you can't play ludo here o.
1: Nígbà tó bá fi máa dìgbà yẹn náà gbogbo nǹkan náà ló ń yí padà díẹ̀.
0: Tó yí padà díẹ̀ díẹ̀ lẹ́ẹ̀kọ́rọ́.
1: Ṣùgbọ́n a ń láti sọ nípa ọ̀rọ̀ pé kéèyàn fẹ̀yìntì nígbà téèyàn bá ti ṣetán láti
2: máa dáwọ́
1: ìgbà téèyàn bá ti ṣiṣẹ́ tán.
2: Yàrá dẹ́ kó gbáradì kó ṣètò.
1: So nǹkan tẹ́ ẹ sọ yẹn tá a bá wò ó máa ń tó ọdún mélòó kéèyàn tó lè bẹ̀rẹ̀ rìtámẹ́ǹtì àbí ìfẹ̀yìntì iná.
0: Ìyàn láti mọ èlò ló tó fún rí èlò tòótọ́ nìyẹn ni a fi bẹ̀rẹ̀ ṣé owó tí mo ti pa yìí ṣó máa tó fún rìtámẹ́ǹtì. And ọ̀rọ̀ rìtámẹ́ǹtì nísìnyí ṣáwọn èèyàn rìtáyà ni àbáwọn èèyàn ń slow down.
1: Gbogbo ẹ náà ni.
0: Ìyẹn láti mọ torí ìyàn lè dédé kàn dédé sọ pé òun ò ṣe mọ. Ìgbà míì àti kílálẹ̀ àwọn èèyàn tó ń ṣiṣẹ́ tó jẹ́ pé ọgbọ́n orí ló fi ń ṣiṣẹ́ yẹn. Tá a bá dédé gbé sílẹ̀ bẹ́ẹ̀ kò dà kò sunwọ̀n.
2: Gbogbo èèyàn ni o. tori mo ranti awon agbagba bi ani mo mo bi meta te pe won feyinti ko to odun kan si odun meji ti won ti kase nle feyinti ko to odun kan si odun meji ti won ti kase nle.

0: ó dà pé bọ́ ṣe wà lè yẹ kò bá wọn lára mu rárá
1: ti go cold turkey nìyẹn
0: cold in fact kọ́ sẹ́yìn pé bọ́ kàn ṣe dáwọ́ dúró ráńpẹ́ yẹn
2: slow down
1: ṣe ló yẹ kí ẹ̀rọ ra máa slow down
2: díẹ̀díẹ̀
1: kó bá ti fẹ́ retire wọn because bí ọmọ kì í ṣe ogójì ọdún o kí ni 60 ní yorùbá ní
0: ọgọ́ta
1: ogún mẹ́ta èyàn ti lè máa access retirement fund dẹ̀
0: super
1: ṣùgbọ́n official age ni australia is 67 ìyẹn ni pé
0: mẹ́tàdínláàdọ́rin
1: ní àdọ́rin ìgbà yẹn lèyàn lè retire tán pátápátá ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn gan-an tán bá ti pé ọdún yẹn wọ́n sì tún máa ń ṣiṣẹ́ so tẹ́lẹ̀mí bá ti pé 60 báyìí ó máa bẹ ó lè tẹ́ pé 5 days a week ló ń ṣe tẹ́lẹ̀ ó lè wá máa ṣe 3 days a week ó lè ṣèyẹn fọ́dún kan tó tún gbé sí 2 days a week ó tún wá gbé sí 1 day a week tó wá fi wá di 1 day a week yẹn ó tún lè wá máa wá iṣẹ́ tó máa ṣe bíi volunteering ó lè ṣèyẹn ní iléèwé àwọn primary kó lọ máa kọ́ kó lọ máa ṣe bíi àwọn tó ń ran àwọn akẹ́kọ̀ọ́ ní lọ́wọ́ láti lè máa ka ìwé lédè òyìnbó àbí kán ṣáà lọ síbẹ̀ kán máa.
0: Àti volunteer ti ẹ̀ pọ̀ ní irú gbogbo àwọn.
2: Volunteer ò pọ̀ lọ Australia kẹ́sẹ̀
0: ro. No iṣẹ́ volunteering ló pọ̀.
1: Iṣẹ́ volunteering
2: kò pọ̀.
0: And iṣẹ́ volunteering kì í ṣàwọn tó ń volunteer bọ̀ iṣẹ́ nǹkan téèyàn lè ṣe láti fún volunteering pọ̀.
2: Kò pọ̀ lọ Australia. Kò pọ̀ ẹ bá ti ran àwọn èèyàn lọ́wọ́ kán wá rú àwọn iṣẹ́ bẹ́ẹ̀ yẹn ìgbà yẹn lè wá rí i pé Q máa ń wà pẹ̀lú ajá o pẹ̀lú àwọn tó fẹ́ ṣiṣẹ́ ní àwọn ibi tán máa ń ran àwọn èèyàn tó máa ń gba oúnjẹ àbí àwọn èèyàn tó ń nílé lọ́wọ́ Q máa ń wà ẹni tó bá ń ṣiṣẹ́ ní irú àwọn area yẹn ìgbà yẹn lè wá rí i pé volunteering ní Australia kì í ṣe kò ní ṣe nǹkan tó yà fún ìgbẹ́ ẹ̀ torí oríṣiríṣi nǹkan nìyàn láti ní kí ọkọ̀ tó lè ṣe.
1: Ok wọ́n ti ní àwọn bíi rules and
0: regulations
2: ìwé ẹ̀rí àti oríṣiríṣi bẹ́ẹ̀
1: kíkàn ṣe pé wọ́n á kàn gbàyàn pé kéèyàn lọ ṣe ok
2: pé àti rí body ẹ̀tì rí ọ̀kan a lè gan ni kó bẹ̀rẹ̀ sí ṣe lè láéláé.
1: Ok bíi route àwọn tó máa lọ bá àwọn akẹ́kọ̀ọ́ yẹn wọ́n gbúdọ̀ ní blue card.
2: Irú àwọn nǹkan bẹ́ẹ̀.
1: Àwọn tó wá kọ́ máa bá disability wọ́n lè ní condition kan ní ṣé yellow card náà
0: àti registration
1: oríṣiríṣi bẹ́ẹ̀ yẹn.
2: So ẹlòmíì máa ń rò bí a volunteering láti sọ wọn sọ ó jọ nǹkan tó mọgbọ́n wá but practicality ẹ̀ máa ń ṣòro
0: kò rọrùn tó yẹn.
1: Torí ẹ̀ náà ni wọ́n ṣe máa ń sọ pé kéèyàn tó lè tayà kó ti máa wo àwọn ibi tó ti tóun náà ti lè wúlò fún àwùjọ.
2: ẹ̀rín yẹn sọ bẹ́ẹ̀ ni.
1: So tí èèyàn bá ti mọrú àwọn irú bẹ̀bẹ̀ yẹn èèyàn náà a máa lọ síbẹ̀ a máa ní ẹjọ́ òun fẹ́ máa bó tiẹ̀ ṣe bíi wákàtí kan àbí méjì
0: láti ràn yín lọ́wọ́
1: láti máa ràn wọ́n lọ́wọ́
0: kì í
2: ṣe pé nígbà tí èèyàn fẹ́ wá rí táyà gbà yín láṣà sọ pé òun fẹ́ bẹ̀rẹ̀
1: èèyàn
2: á ti máa ṣe díẹ̀díẹ̀ tí ẹ gbà tán èèyàn láti máa ṣe díẹ̀díẹ̀.
1: Àwọn míì gan wọ́n máa lọ sí bí àwọn athletics little athletics wọ́n á lọ máa volunteer ń bẹ̀ fáwọn ọmọ kéékèèké tí wọ́n ń ṣe eré orí pápá.
2: Ẹ̀dẹ̀ ń tí ẹ bá ní rẹ̀ èrò kí ni humility náà.
0: Tí ẹ bá ní
2: ìrẹ̀lẹ̀. So ó lè jẹ́ pé ọ̀gá pátápátá ilé
1: iṣẹ́
2: ńlá ni ẹni yẹn jẹ́ tẹ́lẹ̀. So tí máa ti rí pé mo fẹ́ retire ó di ọ̀lẹ́ step down láti irú iṣẹ́ yẹn kí wọ́n á lọ gbaṣẹ́ ọ̀gá ibi tó kéré díẹ̀ tá dẹ̀ bẹ̀rẹ̀ sí run so kò wà kì í ṣe
1: pé kò ní wà drastic kò ní wà ṣàdédé kò ní jẹ́ olójijì
2: kò ní jẹ́ lójijì bọ̀ iṣẹ́ àdínkù stress awa á dẹ̀ lè wà ní mentoring àtàwọn nǹkan
1: bẹ́ẹ̀
2: lomi-ín ọ̀gá pápátá ṣeéṣeéṣe títí tó pé wọ́n á ti jáde
1: ni
2: wọ́n á ti síta
1: wọ́n á ní
2: pé ó ti tó ètò iṣẹ́ yẹn tó
0: ní ọ̀dà
2: so èèyàn láti gbọ́n nípa irú àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn ní ọmọ ìgbà tó yẹ pé ilu e ti fe

lónìí a máa kọ́ nípa bí wọ́n ṣe máa ń ṣe ṣẹ̀kẹ̀rẹ̀. Ṣẹ̀kẹ̀rẹ̀ jẹ́ ohun èlò orin ní ilẹ̀ Yorùbá tí ó wọ́pọ̀ ní àríyá, ilé ìjọsìn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Èso igbá ni wọ́n máa fi ń ṣe ṣẹ̀kẹ̀rẹ̀. Ó lè tóbi, ó lè kéré. Tí wọ́n bá fẹ́ ṣe ṣẹ̀kẹ̀rẹ̀, wọ́n á já èso igbá. Wọ́n á fi ọ̀bẹ họ inú igbá yìí.

ọbẹ tàbí abẹ ìyẹn ni wípé wọn ń fin igbá wọn á wá hun ìlẹkẹ pẹlú òwú òwú sí lára ní ayé àtijọ́ wọn ní àwọn èso tí wọn máa fi ń ṣe ṣẹkẹrẹ wọn á jẹ́ kí èso ìkí ó gbẹná kí wọn tó lu ihò sí àárín ẹ tí wọn á wá fi hun òwú sí lára wọn lè ṣe oríṣiríṣi ṣẹkẹrẹ wọn lè lo ìlẹkẹ oríṣi méjì àbí oríṣi mẹta wọn lè ṣe oríṣiríṣi àwọ bí àwọ ewé àwọ dúdú àwọ pupa irú ìlẹkẹ tí wọn máa ń lò fún ṣẹkẹrẹ òun náà ó lè tóbi ó dẹ̀ tún lè kéré àwọn ìlẹkẹ tí ó bá kéré wọn lè má dùn dáadáa bí àwọn ìlẹkẹ tí ó bá tóbi ṣùgbọ́n ó kéré o àbí ó tóbi o kí ṣẹkẹrẹ kí ó máa dún ni kí ó dẹ̀ lè máa dún kí àwọn èèyàn lè máa fi ṣe àríyá ẹ jọ̀wọ́ ṣé ẹ lè bá mi lu ìṣẹkẹrẹ díẹ̀ níbẹ̀ yẹn